ìwọ la fi ṣàgbà ìwọ la fi ṣe bẹ́nìkan ń ṣe kọ́ndú ìwọ la fi ṣe. Baba ń bẹ̀ ń lé òyìmìyìmì ẹkùn àṣèké baba ń bẹ̀ ń lé.

ẹ̀rín pa mí títí ẹni tí ò lẹ́yìn òkè tí ò lẹ́yìn ilẹ̀ tí ń jẹ gúgúrú ẹ̀rín pa mí títí.